ọjà yìí kọjú lẹ́sẹ̀ ó kọjú lẹ́sẹ̀ ọjà yìí kọjú lẹ́sẹ̀ ó kọjú lẹ́sẹ̀ ìgbà tí máa wà tí nílò tí jọgọjọ ó fẹ́ pa fẹ́ lọlé mọ́ ní mo fẹ́ tọ̀ ó ní ó fẹ́ pa ma fẹ́ lọlé mọ́ fẹ́ lọlé mo ní mo fẹ́ tọ̀ mo fẹ́ ó ní ti tọ́ ní ìjọba bá ti bàbá tọ́ sí bàbá ti.

ọlẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún ọlẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún ọlẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀. Ó yẹ fún ọlẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún ọlẹ́gbẹ̀gbẹ̀, ó yẹ fún ọlẹ́gbẹ̀gbẹ̀, fún wọn jẹ́ bí ṣe wẹ́gbẹ̀. 5 for 1.